ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàbà ètò wa rọ̀ lágo 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá, ilé tó kọ́ lọ́ ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa.

ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ sí ní sojú múmu báyìí káwọn náà bẹ̀rẹ̀ sí ní lọ mọ jókòó iyun pàápàá jùlọ àwọn tó jẹ́ ilégbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní báyìí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ níbi ìjókòó ilé ní àná òde yìí àwọn tí ó jẹ́ aṣòfin iyun bíi mẹ́rìndín ní ogójì iyun tá a ti sí ìsìn òun náà ni wọ́n ti fi ìdùnnú wọn tí wọ́n sì gbárùkù ti ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tó jẹ́ wípé wọ́n ní òun gan-an báyìí òun náà ni ìyanjú sí ìṣòro eléyìí tó jẹ́ ìṣòro ètò ààbò eléyìí tó ja orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́ ẹ bá gbàgbé níbi tí ọ̀rọ̀ dé dúró lánà òde yìí gan-an òun náà ni pé ọ̀rọ̀ ọ̀hún ó ti ṣe kíni ó ti dé ìpele àṣekágbá báyìí o tó sì jẹ́ wípé àwọn gómìnà àwọn tí ó jẹ́ aṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ àwọn míì náà tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kan òjọ̀kan tó fi mọ́ àwọn ṣàǹkù-ṣàǹkù ní tí wọ́n jẹ́ aṣòfin nínú ẹgbẹ́ òṣèlú APC gbogbo wọn báyìí òun náà ni wọ́n ti sọ wípé tọ̀ bíṣẹ́ bá ti yá ó ti yá náà nu wọ́n ní àtúnṣe ìwé òfin eléyìí tí wọ́n ní wípé ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n fi òfin ọ̀hún ṣọwọ́ wípé tọ̀ fún ìgbà ẹlẹ́ẹ̀kejì rèé o ó sì jẹ́ wípé wọ́n ṣe kíni wọ́n ṣe ìwé òfin ọ̀hún eléyìí tí yóò ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí yóò ṣonígbọ̀wọ́ tí ò kéré fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ìyún jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ ó sì jẹ́ wípé gbogbo kinní ọ̀hún ó ń sáré dáadáa ni láàrin bíi wákàtí 24 ìyún 24 hours báyìí wọ́n ní àtúnṣe àti àgbéyẹ̀wò tó múnádóko lórí ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó jẹ́ wípé yóò mú kí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ò sáré wọ́n ní gbogbo ẹ̀gbogbo náà ló ti ṣe kíni ló ti bẹ̀rẹ̀ báyìí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn gangan náà òun ló jẹ́ wípé wọ́n ní àwọn ìpínlẹ̀ bíi mẹ́rìnlélógún iyun 24 State House of Assembly òun náà ni wọ́n ti ṣe kí ni wọ́n ti buwọ́ lu kinní ọ̀hún wípé tọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ òun gangan náà ni kókó wọ́n ti yànnà náà lọ́kọ̀ọ̀kan èjèèjì wípé gbogbo ìwà ìgbésùnmọ̀mí ìjínigbé wàhálà lọ́lọ́kanòjọ̀kan èjèèjì eléyìí tó ń ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ gbogbo jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló jẹ́ wípé òpin òdé bá tí ọlọ́pàá

ìpínlẹ̀ bọ́ bá ti bẹ̀rẹ̀ lára àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tó jẹ́ wípé ẹ mọ̀ pé bá a bá ń lọ wájú ọ̀pọ̀lọpọ̀ àjọkò wọn àwò wípé tó ọ̀rọ̀ yìí bí ìlú gangan ni n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì o wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú kan òun náà ni wọ́n bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí wọ́n ní lára àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni ẹgbẹ́ òṣèlú People's Redemption Cap Party ìyún PRP wọ́n láwọn sọ wípé tó ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kọ́ òní ojútùú sí ìṣòro wa tó kódà gan wọ́n sọ wípé tó kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ṣe kíni kí wọ́n mọ̀ gbárùkù tí rárá bó ti wù kó mọ̀ ojú wòye ti hàn ṣùgbọ́n iṣẹ́ ń lọ lórí ẹ̀ tí ó sì parí ní kò pẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run tọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ láwọn aṣòfin ọ̀hún tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ nínú àwọn ìwé ìròyìn láàárọ̀ yìí ó ti di ẹja sáré fẹsẹ̀ kan dé ìpínlẹ̀ Benue gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyún Aisiat Alia òun náà ti gbósùbà káre fún ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Benue fún bí wọ́n ṣe gbárùkù ti ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún àtẹ̀jáde kan tó fi síta ìyún láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn rẹ̀ ìyún Kula Taso òun náà ló ṣe kéde ló fi síta níbẹ̀ ìyún ní àárọ̀ ní ìpínlẹ̀ Kano lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti lórí àwọn ìjókòó àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní lánà òde yìí eléyìí tó jẹ́ wípé àwọn èrò àwọn oníròyìn wọ́n ń tọpinpin bí ọ̀rọ̀ náà ṣe ń lọ nígbà tí wọ́n ṣe kíni tí wọ́n lóore ọ̀fẹ́ láti bá ẹni tí ó jẹ́ alūkkóró ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kano tí wọ́n bá sọ̀rọ̀ ìyún Kamaldeen Shawai wọ́n ní ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ń ṣe ìpàdé alágbára lọ́wọ́ pẹ̀lú gómìnà Abakabir Yusuf tó sì jẹ́ wípé àbájáde ìpàdé ọ̀hún àwọn ó jẹ́ káwọn oníròyìn ọmọ bọ̀ bá yá ọ̀dà bákan náà ní ìpínlẹ̀ Gombe wọ́n ní kí ni nǹkan lọ bó ti yẹ ń bẹ̀ àwọn náà ń ṣe wọ́n ń lóore ọ̀fẹ́ láti mọ gbárùkù ti ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún bákan náà náà lórí ní àwọn ìpínlẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ẹ wo ní ìpínlẹ̀ Bayelsa àwọn náà gbárùkù ti àtàwọn ìpínlẹ̀ tó bá gúúsù ìwọ̀ oòrùn yìí nílẹ̀ Yorùbá àti Afi ẹ wo ẹja fílẹ̀ báwọn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó sodo sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí ẹja tẹ̀ ẹ́ wájú tọ́ àfikẹ́lẹ́dùn àkọ́mọ ṣàánú wa inú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ibẹ̀ náà ló wà tí wọ́n sì kọ́ sí o ǹjẹ́ ti gbọ́ tọ́ látàrí ìṣẹ̀lẹ̀ ilé wíwó kan eléyìí tó ṣẹlẹ̀ ìyún ní àfikẹ́lẹ́dùn àkọ́ṣàánú wa wọ́n ní ilé alájà mẹ́ta ní ilé ìtajà ní inú shopping complex ní agbègbè Alákijà lójú ọ̀nà mọ́rọsẹ̀ Èkó sí Badagry ibẹ̀ náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ lánàá òde yìí náà ni wọ́n ní ilé alájà mẹ́ta ọ̀hún ilé ìtajà ni wọ́n ní ó ṣàdédé wó lulẹ̀ lẹ́ẹ̀kan náà ni ó sì jẹ́ wípé àwọn mẹ́jọ báyìí òun náà ni wọ́n ti jí ọlọ́run nípè wọ́n ní àwọn bíi 26 òun náà ni wọ́n ti ṣe kí ni wọ́n ti dóòlà wọn ìyún níbi ìṣẹ̀lẹ̀ ilé wíwó náà àjọ eléyìí tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ìyún Lagos State Emergency Management Agency LASEMA wọ́n ní wípé àwọn náà ni wọ́n fi síta ìyún ní àná òde yìí látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé àjọ ọ̀hún ìyún dókítà Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sán Ìjọlú òun náà ló ṣiṣọ́ lójú ẹ̀ yún lójú ibi tí ọ̀rọ̀ dé dúró ìyún lánàá òde yìí nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó sì yàn ó yànnà náà wípé tọ̀ ṣe rí ilé ọ̀hún gangan òun náà ló jẹ́ wípé àwọn ilé ìtajà lóríṣiríṣi wọ́n ṣe kíni wọ́n sodo sí inú ilé ìtajà náà tó jẹ́ alájà mẹ́ta kó tó di wípé ó ṣàdédé wó lulẹ̀ ní agbègbè Alákijà ní ìjọba ìdàgbàsókè tó mọ̀ fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa ti ṣe ń tẹ̀ ẹ́ síwájú lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ káàrẹ́ sì túbọ̀ ọ̀tá lẹ́ẹ̀kan sí tí wọ́n fọwọ́ sọ̀yà tí wọ́n sì ń ṣe kíni wọ́n ń fi gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn balẹ̀ pàápàá jùlọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé

àwọn ọmọlé ẹ̀kọ́ léńje léńje eléyìí tí wọ́n wà lákàtà àwọn ajínigbé àti àwọn olùkọ́ wọn gbogbo náà ni àwọn ó rí dájú wípé wọ́n gbà padà iyun ò kúrò lákàtà àwọn ajínigbé tí àwọn ọmọ ọ̀hún tí wọ́n sì wálé láyọ̀ àti àlàáfíà ní fínní tí adìẹ ń toko ìmọ̀ bọ̀ ààrẹ náà ló fi ìyàrí dájú yìí náà ló fi síta bíà ó ràn iyun lápá ìwọ̀ oòrùn ẹ̀sìn orílẹ̀-èdè pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe kìnnìún kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó jẹ́ wípé ńlá wa wọ́n máa gbé wọ́n ní kí wọ́n fà torí wípé kìnnìún ìjọba àpapọ̀ gbogbo ohun tí wọ́n nílò tó fi máa jọ ilẹ̀ òkèèrè wípé tán láti rí dájú wípé àwọn ọmọ àtàwọn olùkọ́ wọn tí wọ́n wà ní àkàtà ajínigbé wọ́n di gbígbà jáde iyùn láyọ̀ àtàlàáfíà àti láti mú ìpadàbọ̀ sípò bá ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ sọ̀rọ̀ ilẹ̀kùn bẹ́ẹ̀ ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí ó ti ṣẹlẹ̀ láti bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tó sì jẹ́ wípé àtìgbà náà làwọn ọmọ nàìjíríà náà ni wọ́n ti ń ké tantan ààrẹ ti wá fi gbogbo ọmọ nàìjíríà lọ́kàn balẹ̀ báyìí wípé ká fọkàn balẹ̀ wọn ni kò sí wàhálà torí wípé dídùn báyìí náà lọ́sàn ó padà sùn wọn ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì lọ́mọ onírabajìgan àti lọ́mọ onírẹ̀gẹ̀dẹ̀ fi ẹ jẹ́ àtẹ̀wájú ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni mo ṣì wà eré gbogbo ẹ̀yìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni ó dáa ní gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí ó sì ti yànnà náà wípé ní báyìí o ìkéde kó lé ó gbélé ìpẹ̀tàn tẹ́lẹ̀yìí tí àwọn kéde rẹ̀ tó yọ parí ìyún lónìí wọ́n ni wọ́n tún ti fẹ́ẹ́ lójú sí o tí wọ́n ti fi ọjọ́ kan kù wọ́n ní ìkéde kó lé ó gbélé yìí òun náà ni wọ́n kéde iyun láwọn ìjọba ìbílẹ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni o eléyìí tó sì jẹ́ wípé ní báyìí wọ́n ti ṣe kíni wọ́n ti fi wákàtí 24 iyun 24 hours wọ́n ti fi kun gómìnà ọ̀hún náà ló fi àtẹ̀jáde yìí síta àtẹ̀jáde ọ̀hún òun náà ni ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ iyun ọ̀jọ̀gbọ́n Musiba Babatunde tó buwọ́lù tí buwọ́lù rẹ̀ tó sì yàn gbangba nínú àtẹ̀jáde ọ̀hún eléyìí tí wọ́n fi síta iyun fún ìwé ìròyìn ti Daily Post láṣáálẹ̀ àná nípasẹ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé eléyìí tó kángun sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ iyun tó orúkọ tiẹ̀ ń jẹ́ dókítà Sulaiman Ọlárewájú ni o òun bẹ̀ náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí ìkéde kó lé ó gbélé ọ̀hún wọn ni ó wáyé iyun ní àwọn agbègbè ságbègbè kan eléyìí tó súnmọ́ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ gan níbi tí wọ́n pè ní ibùdókọ̀ ìlú Ọ̀yọ́ eléyìí tó jẹ́ wípé ibùdókọ̀ ìlú Ọ̀yọ́ tẹ́lẹ̀ iyun old Ọ̀yọ́ national park wọ́n ní agbègbè gan òun náà ni ìṣẹ̀lẹ̀ láabi òun ti wáyé ó sì dájú gbangba wípé agbègbè ọ̀hún gangan náà ni àwọn ọmọ ọ̀hún ni wọ́n wà pẹ̀lú bó ti ṣe jẹ́ lẹ́yìn ìkéde eléyìí tí gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fi síta iyun tẹ́lẹ̀ rí ó ti ku yìí ọjọ́ kan eléyìí tó sì jẹ́ wípé òní náà ni ọjọ́ kan ọ̀hún ṣùgbọ́n ní báyìí o wọ́n ti fi ọjọ́ kan kù àwọn ìjọba ìbílẹ̀ àti àwọn agbègbè tí ọ̀rọ̀ kan ẹ̀jẹ̀ amúlọ́kọ̀ọ̀kan èjèèjì ìjọba ìbílẹ̀ orí ẹ̀yìn tó sì jẹ́ wípé ibi tí wọ́n ti ní kí kólé ó gbélé kọ́ mọ́ wáyé ń bẹ̀ iná ni ìkòyí ilé bákan náà ni ìjọba ìbílẹ̀ Ore Lópé ibi tí wọ́n ti sọ wípé tọ̀ kólé ó gbélé rẹ̀ ń bẹ̀ òun náà ni ìlú agbègbè Ìgbòho bákan náà ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ṣákí ìyún ní Ṣákí gangan bákan náà ni ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Ṣákí iyun Ṣákí East tó sì jẹ́ wípé gbogbo àwọn ibi tí wọ́n ní kí wọ́n gbélé wọn bẹ̀ ni agbègbè àgọ́ àmọ́dún àwọn agbègbè míì àti ìjọba ìbílẹ̀ rẹ̀ òun ni ìjọba ìbílẹ̀ Àtísbò ìtẹ̀síwájú ìsẹ́yìn Ọlọ́runṣògo àtìbà àti bẹ́ẹ̀ lọ ó dá ìròyìn wà nínú ìwé ìròyìn ti Daily Post eléyìí tó jáde láàárọ̀ yìí ibẹ̀ lèmi ti kà á gbogbo ìwé ìròyìn náà ló gbé láàárọ̀ yìí.

àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n pè ní Ifejedo College of Law wọ́n ní àwọn ti tì pa báyìí wọ́n ló ti jẹ́ títì pa látàrí ikú akẹ́kọ̀ọ́ kan eléyìí tó wà ní ìpele kẹrin ní 400 level òun náà tó kọ rẹ̀ ń jẹ́ Grace Ọ̀ṣunlákẹ́ náà ló jẹ́ kí wọ́n ó tì pa yanyan o wọ́n ni wọ́n ti ti ilé ẹ̀kọ́ náà pa yanyan báyìí títí di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹni tí ó jẹ́ alukoro fún ilé ẹ̀kọ́ náà ìyún Adémọ́lá Adésọjí òun náà ló fi síta ìyún lánàá òde yìí ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ in tó ṣokùnfà ikú ọmọbìnrin náà wọ́n ní kò tí ìṣẹ́ntó mọ́ bó ti wù kó mọ́ ṣùgbọ́n ní báyìí wọ́n ní ilé ẹ̀kọ́ náà pé ó ti wà ní títì pa báyìí ó ṣàpèjúwe ikú arábìnrin ọ̀hún ìyún Grace Ọ̀ṣunlákin gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ wípé ó domi tútù sí èèyàn lọ́kàn púpọ̀ púpọ̀ ni ó sì sọ wípé ìjẹta òde yìí ti ṣe ọjọ́ kẹrìnléní ogún oṣù kẹfà òun náà ni arábìnrin ọ̀hún ló jáde láyé tó sì jẹ́ wípé tó jẹ́ tó ṣokùnfà ikú rẹ̀ wọn ò tí ì fi síta bó ti wù kó mọ́ ọ̀dà àfikélédùn àkọ́mọ́ṣà gbogbo abiyamọ ayé àní fojú sunkún ọmọ.

ẹja fi eléyìí kun lórí ọ̀rọ̀ ètò ààbò náà ni ẹja fi kun ká tó lọ sẹ́ka ìkéde àti polówó ọjà ẹgbẹ́ ọmọ Yorùbá ni inú ẹgbẹ́ afẹnifẹre wọn ni wọn máa ti fìdí ẹ̀ múlẹ̀ lánà òde yìí wípé ẹni tí ó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọ ni ajìjàgbara ọmọ Yorùbá ni ìyún sunday ayé adéjẹmọ tọpọ mọ sí sunday ìgbòho wọn ni digbí báyìí náà làwọn wà lẹyìn rẹ o lórí ìgbésẹ rẹ láti rí dájú wípé ilẹ Yorùbá lápapọ̀ ó bọ́ lọ́wọ́ ìwà ìgbésùnmọ̀mí àti ìwà ìjínigbé o ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n fi ìpè síta o wípé tọ̀ gbogbo àwọn ló jẹ́ wípé wọ́n dúnkookò mọ́ sunday ìgbòho nítorí pé kíni torí pé ń kọjú ìjà sí ìwà ìgbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá wọ́n ní kí gbogbo wọn kí wọ́n stop ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí gbogbo wọn kí wọ́n fi táǹpẹ́ ní ẹ̀yà alẹ́ wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kọ́ leléyìí ṣùgbọ́n ọ̀rọ̀ ààbò ni ààbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ilẹ̀ Yorùbá nínú àtẹ̀jáde tí wọ́n fi síta láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ afẹ́nifẹ́re jákèjádò orílẹ̀-èdè yìí Jàre Ajayi náà ló fi síta nílùú Ìbàdàn ìyún tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fìdí ẹ̀ múlẹ̀ wípé tẹ́rí ẹgbẹ́ afẹ́nifẹ́re àwọn sọ wípé tọ̀ sunday ìgbòho kìí ṣe wípé ó dúnkookò mọ́ ẹ̀yà kankan bó ti wù kó mọ́ ṣùgbọ́n ó jẹ́ wípé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ abàmì ìṣẹ̀lẹ̀ ìwà ìjínigbé ìṣẹ̀lẹ̀ ìwà ìgbésùnmọ̀mí ìpànìyàn nípakúpa eléyìí tó ń wáyé jákèjádò ilẹ̀ Yorùbá náà ló fẹ́ rí dájú wípé òpin dé bá o ẹgbẹ́ ọ̀hún sọ̀rọ̀ ilẹ̀kùn ìyún ẹgbẹ́ afẹ́nifẹ́re tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gbárùkù ti sunday ìgbòho lórí ìgbésẹ̀ rẹ̀ eléyìí tó ń gbé láti rí dájú wípé òun dáàbò bo àwọn èèyàn ilẹ̀ Yorùbá. Ìdí tí ẹgbẹ́ afẹ́nifẹ́re tí wọ́n fi sọ̀rọ̀ yìí síta òun náà ni bó ti ṣe jẹ́ wípé ní kòpẹ́kòpẹ́ yìí. Òun náà ni wọ́n jí arábìnrin kan àti àwọn ọmọ rẹ̀ gbé iyùn ní ìjọba ìbílẹ̀ Ore ló pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà ni kòpẹ́kòpẹ́ yìí náà ni ó sì jẹ́ wípé níṣe ni sunday ìgbòho ló bọ́ ọ̀tá tó sì sọ wípé òun fún àwọn ajínigbé ọ̀hún tí wọ́n jí arábìnrin ọ̀hún àti àwọn ọmọ rẹ̀.

0: wọn jí wọn gbé pẹtọ lẹ òun fún wa ní wákàtí méjì o ni wọn ó fi tètè dá wọn padà ní kíákíá gbangba tó di ọjọ́ àìkú sunday ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ẹgbẹ́ àwọn fúlàní ẹ̀yin ohun tó jẹ́ wípé wọ́n pera wọn ní concerned fúlàní people of nigeria náà ni wọ́n fi àtẹ̀jáde kan ìhun nípasẹ̀ ẹni tí ó jẹ́ aṣáájú wọn ibrahim bakindo tubado ibi tí wọ́n fi ń pọ́ fi àtẹ̀jáde ọ̀hún wọ́n fi ń fi ìpè síta ìhun fún ààrẹ bọ́lá ahmed tinubu àti gómìnà ṣèyí mákindé láti dá sunday igbòho lọ́wọ́ kọ́ lórí ìgbésẹ̀ eléyìí tó fẹ́ máa gbé tako àgbáríjọpọ̀ àwọn tí wọ́n jẹ́ fúlàní ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣùgbọ́n ẹgbẹ́ afẹnifẹre ti wá fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n sì sọ wípé tọ̀ gbogbo ìgbésẹ̀ tí ìgbòho ń gbé kìí ṣe nítorí pé tọ̀ torí ẹ̀yà o irọ́ o láti rí dájú pé ilẹ̀ yorùbá ó bọ́ lọ́wọ́ ìwà ìgbésùnmọ̀mí àti ìwà ìpànìyàn nípakúpa tó fi mọ́ ìwà ìjínigbé ẹ wò ó ẹ bá wojú aago yẹn rí i pé aago méje ó ti ku ìṣẹ́jú mẹ́tàléníọ̀gbọ̀n ẹ já dẹ́ka ìkéde àti ìpolówó ọjà kẹjá jí àwọn iṣẹ́ eléyìí tó wà ní iwájú wa tá a bá padà dé ká mọ̀ wá tẹ̀ ẹ́ wájú ẹ kú kalẹ̀ ǹjẹ́ ti gbọ́ ń tẹ̀ ẹ́ síwájú.
1: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Adé títí di ọjọ́ Sunday. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

Adúyìnjí ẹ wá Bùtọ́lá. Èrò yẹ yà wá wò. Ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ̀, ọjọ́ titun, ara tuntun. Bẹ́ẹ̀ni ti wà nílé iṣẹ́ Radio 101.3.5 FM. Ẹ̀yin èèyàn wa, inú wa dùn láti fi tó yín létí pé a ti ṣe àfikún àwọn ètò lédè àbínibí lórí ìgbóhùnsáfẹ́fẹ́ wa. Ẹ pàdé wa láago mẹ́jọ sí méjìlá lálaalẹ́ fún àwọn ìròyìn ajá àbalẹ̀, ìfọ̀rọ̀jomitoru ọ̀rọ̀, ìròyìn eré ìdárayá, orin aládùn lọ́lọ́kan òjọ̀kan, gbogbo ẹ̀ lédè Yorùbá. Bó ṣe wá rí yìí tẹ́yìn bá ń wá ọ̀nà láti polówó ọjà yín kówó lè wọlé fún yín ẹ yá a máa bọ̀ kẹ wá darapọ̀ mọ́ wa ká fi tiwa gbé ti yín lárugẹ ẹ pé wálé lórí ẹ̀rọ 0803-382-8942 0803-382-8942 tàbí ní ìlórí 0803-714-6127 0803-714-6127 olókìtì bí ọ̀bọ̀ sí o Radio 1 103.5 FM. Oga, mi baba.